0: জিজি প্রসন্ন জিজি উচি সেটি এমন ওয়ান সাউথ আফ্রিকা নিজা তি ও বেসি ইনভাইট আলাইভ সাউথ আফ্রিকা ইলেনি আকো কতো কতো ইনভাইট ই ফ্যামিলি অকো ই ফ্যামিলি সুমনবা তো ইয়া বিডি ওয়ান ভিসা ইন
1: ইয়া সো মাই পিপল দিস না জর্ডান
0: ড্রাই ফোকো মি কোকো মি ওয়াকিং ওজে সি তো বি অর টু বি মি লুক সুমনবা ও চি ই কো মি ও ও ই কো মি কি সে মি নি কো লু তো ওয়া ই কো ও ই কো মো মি সে কো গো মি ìgbà tó wá padà wálé nígbà tó wá ṣe wẹ́dì ọmọ mi yẹn ní little bride yẹn ó ti yí kan wà méjèèjì báyìí ló bá bá mí ọmọọmọ ó ti yí kan ọwọ́ àfi bó ṣe dìjẹ́ ta tó sẹ́ndì sí i pé òun ṣe pépà wa lọ́wọ́ o kàtẹ̀ wá kí òun kí n fi lu visa nítorí ọkọ mi wà ní canada láti lè lọ́bọ̀ ọkọ mi ní canada pé kí n tẹ̀sí wá kí wọ́n fọ́sẹ̀ méjì àtẹ̀mí àtọ́mọ mi bàbá mi mo ti ń múra láti ìlú ẹ̀rọ pléèpì mo ti ń múra láti lọ́wọ́ olóyìnbó bó ṣe rí mo ti ń múra láti fò lókè èmi àti áńgẹ́lì mi ti fẹ́ bàbá mi mo ti yí kan àgbà tó ṣe di àná mi wá sẹ́ndì gbogbo information tá máa lọ print tá máa lọ fi wo tá máa fi lọ sí embassy ní next week bàbá mi mo ti yí kan ní o èmi lọmọ yí kan lórí afẹ́fẹ́ àti ní comfort life mission bàbá mi ẹ̀rí mi rè ó ẹ bá mi gbé lórí afẹ́fẹ́ o èmi lọmọ yín láti UI fún mi láyọ̀ láti UI tó ti rí lókèètì sí àjọbọ lé arólógún báyìí tí mo ti lọ ilé mi o bàbá mi ẹ ṣe o.
1: ẹnìkan ní níbo ni chọ́ọ̀chì ń wà láti ìwọ òde ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn òní lọ́jọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 ọjọ́ tó ní àpẹẹrẹ gbáà ni gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi. Gbogbo Sona Church náà láti ṣe gbogbo àwọn program gbogbo Sona Church pátápátá ibẹ̀ ni ẹ ti lọ gbọ́ mi 77 mo ti fi ránṣẹ́ àní lọ Jesus City ẹ̀yin náà rí bí ìta ṣe rí.
0: Bàbá mi o ẹ káàárọ̀ o èmi náà ti lẹ́rìí o mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ore tó ṣe nínú ayé mi ọjọ́ Monday nígbà tí ẹni pé ká sọ̀rọ̀ ẹ má jẹ́mi wa because me as a person I like paying my seed offering on the first day tí a bá ti sọ yẹn ni mo máa san seed offering mi tí mo yẹ jẹ́ àmúrí kan today is ọ̀rọ̀ ẹ má jẹ́mu jẹ́ sọ̀rọ̀ ẹ má jẹ́mu mi tó owó pọ̀ lọ́wọ́ mi but mo ṣàgbé sọ pé mo sọ̀rọ̀ ẹ má jẹ́mu mi lọ́jọ́ yẹn àwa lọ shop àbọ̀ mi nígbà tí a dé shop àṣà kọjá síta mo ṣàfi inú pray pé wọ́n lọ́n jọ send your customer from above to me church of God bàbá mi àtajà kọ̀ọ̀kan pé mi ò I did not lose my hope I say God is still on the throne pé ọlọ́run ò dẹ́kúnlẹ̀ pàfà pé he is on the throne ó máa jẹ́rìí agbára tó ṣe di ọjọ́ tuesday ni aṣáwọ̀ aṣọ́ta tó kọjá síta mo jókòó mo ṣáà ń pè I'm connected to the program when it was around that 4 o'clock a customer walking bí customer ṣe download ní ìdáhùn ó lọ fẹ́ ra bá pé tó wà ní ṣọ́ọ̀pù mi tó ti wá sí ṣọ́ọ̀pù mi tí ò rí bó ṣe ra báàgì yẹn lọ́jọ́ yẹn ni ó ṣàra báàgì yẹn bíi mẹ́ta worth 33,000 naira ó sanwó bá ṣe ń bá kọjá wọlé lọ́jọ́ àwọn customer méjì mi tún walking ọkọ̀ wọlé ni pé àwọn rí báàgì àwọn fẹ́ ra báàgì tó ṣe wọlé nìyẹn o bàbá mi àwọn lè kàn pick ìfọ̀n báàgì tí mi expect pé wọ́n lè ra báàgì tó tẹ̀ tí ń já lápá tí mo ti gbé sókè pé eléyìí a máa kó sínú ọjà ni bí ẹnìyàn ṣe rọgbé báàgì yẹn ni tó tún mú kan náà join me the second person náà wá kó báàgì mẹ́ta bí mo fún wọn price ni bàbá mi àwọn ilé ètò ìsanwó ọjà wọn wá ò pé ṣé ni tí mo ti jókòó látàrí tó ṣe kan ta àtà mo ní àǹkẹ́lẹ́ mi ti wá mi wá bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ ìpè yín àtọjọ́ tí mo ti connect to this altar that God has been answering my prayer I will be seeing the hands of God in my life bàbá mi ẹni fọmọ ṣiṣẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ lórúkọ jésù ẹni fìyàwó ṣiṣẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ lórúkọ jésù àdúrà tẹ́ ń gbà fún wa ó máa gbà lórí ayé wa bàbá mi náà ti lẹ́rìí ẹ bá mi gbẹ́rìí mi I know more are still coming in Jesus name thanks for your prayer for us it is well with you sir.
2: Èmi ò já gbogbo rásá lómìíràn orí wọn ẹlẹ́gbẹ́.
3: baba mi o e karo emi na ti le ri o emi omo yin mi omo lola lati UK mo dupe wi pe olorun gbadura mi o mo ti apply ni bi se wa fun o si care lati igba ti mo ti carry school but did not want to change it because won ni pe awon ti oba ti lo 2 years or 3 years won ki change won ni roles ni bi se wa so I'm so happy pe ma ti mo fun mi mewa teni ka fi we mo sha lo mi o lo bi se mo do one day jo Wednesday ti mo lo bi se I went straight to the manager's office. One day by Michelle, enjoying it, no, you want everything. Often when you go, I want shift to jet road to my it shall fly for I'm so happy. Be along, bad ram you. But the judge directs me, it's Mutima Lobala to the money and busy, Kipadawa, enjoying it. But then you can joke, I just sort everything. Only can sign a new contract. So one shot about me work everything out. Mutipa, along, bad ram you. A show, I'll go here, my Jeff Wow. I really appreciate the bow. Effort, you know, you wow. Bless God, I should go new. Monique's for testimony, you know, new. Thank you, Sarah Baisa.
1: Nice, I get my lolly. Eje ma lo sori Facebook YouTube mi se ma bo sori Facebook ati YouTube gbogbo eyan omo Olorun te ni anfani lati gbon mi ago mefa le pade mi lori Facebook ati lori YouTube ago mefa idaji o re nti won pe ni wole odekunle Epaphras ati TikTok odekunle Epaphras mo be ni kankan church o enikan le mo se bi e bayan church eje wa se bayi bi mo se nlo yi eyin wo le fe so re majemu yin oni iya ti ola na ni last day ore majemu bere lati 2000 lo soke mo si ni e mo san ti awon mo yin a fi se radio program oni ku awon ayan fe mi jo je ki won fi ebo ba mi da majemu and gbogbo eyin te ti san mo wa fe ki awon mefa loni ojo kefa ki won rubo 6000 awon mefa mi ki won rubo 666 naira farabale se ni enikan ni kini di fi da majemu igba to ba fe ru ebo yi egbo bi emi oluwa se ni ka se emi go set emi na kunle nibi to ba ti fe se gbogbo igba to ba fe se kan kunle ko wa fi oluwa mo ru ebo 6600 naira nkan bayi ni mo fe ko se fun mi mo ru ebo 666 naira nkan bayi ni mo fe ko se fun mi olufe majemu to ba si ti setan dide nle enikan ninu moto mo wa to ba debi to ti le kunle ni ko se asiri olohun be pelu awon eni to beru e account number church ni 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission international ni o gbe jade bi yan ba wole ele lo ele 20 17 42 90 47 2017 4290 47 Comfort Life Mission International ye no gbe jade First Bank ni ye eyin omo Olorun ti won bi loni de wa kunle eyin te mark wedding anniversary yin da to ba gbagbo pe woli kan lo ndun yin gbogbo e o di 77 e je mo lori Facebook 6 la pade la ro gbogbo eyin omo Olorun enikan ni woli e mo fun alese bibeli ta fe ka iwe Psalm 113 titi wo 118 Psalm 113 to 118 oni ese bibeli wa ta fe ka laaro yi eyin omo Olorun ti won bi loni e wa kunle angeli re ko wa bi eyan eyin te mark wedding anniversary yi angeli yi ko wa bi eyan ko so ni gbowo yi in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyin omo Olorun fe send testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 Ewo, eje man lo sori Facebook ati TikTok. It is well. God bless you.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: From Lagos, this is
1: Jordan. Ẹ̀yin abiamọ o, mo kí gbogbo abiamọ tó láǹfààní láti mọ gbó mi jákèjádò. Gbogbo ìwà abiamọ tó bá ń gbọ́ mi ní wákàtí ní àkókò yìí. Nǹkan méjì lọ́kàn bá mi ṣe, gbìyànjú bá mi kó fọ́tò àwọn ọmọ ẹ̀ kò jáde. Tó bá wá ní ọjà, bá mi mú ọjà kan nínú ilé ẹ̀, ẹnìkan ni mi ò lọ́jà, mú ìró kò sómọ́kù. Wá kó fọ́tò ọmọ ẹ lọ́wọ́. Èdè méje lọ ní kí n pè, àlẹ́yìn èdè méjèèje yìí, màá dẹ̀ sàn kẹyọ kan. Èdè àkọ́kọ́ ni pé bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ọmọ rí òní dìdàkudà o.

0: èdèkejì lélẹ́yìí.
1: Good music advice.
0: Ọ̀ fà ìdádúró tí wọ́n fẹ́ fi ta ọmọ rẹ̀. Ọ̀ fà ìdèkẹta lélẹ́yìí. Agbára tó sọ wípé ó ní jẹun ọmọ. Agbára yẹn ọlù. Èdèkẹrin lélẹ́yìí. Gbogbo ẹni tí ń rìnrìn àjò ibi nítorí àwọn ọmọ ẹ wọn ṣubú. Ìkarun lélẹ́yìí o. Kàn sàmì eléyìí. Gbé píjọ àwọn ọmọ ẹ lórí. Ohun tí mo sọ ni pé gbogbo ọmọ tó jáde látara kí wọn máa lọ wájú. Ìkẹfà lélẹ́yìí. Ẹrù ogun tí wọ́n dìílẹ̀ dáwọn ọmọ ẹ. Sàmì kí gbogbo ibi tó wà kó mì. Gbogbo ibi kíbi tó bá ti ń gbọ́ mi. Ẹnìkan ní kí ló kọ yìí. Orúkọ mi náà ni Pastor Akefewa. Láti ìjọ Cedar Gregory Church. Ìjọ tí Ọlọ́run ti ọwọ́ bàbá mi gbé kalẹ̀. Apostle Dr. S.M. Mustafa J.P. Bàbá Ṣèbí Ọba. Jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí. Gbogbo ẹ̀yin Abiyamọ, a mọ̀ nípàdé àdúrà kan lọ́sẹ̀ yìí. In pray for Abiyamọ lónìí ní ọ̀la ọ̀túnla títí tí ó fi di Friday. Mo fẹ́ mú nǹkan kankan jáde mẹ́ ni. So ní ọjọ́ Saturday, June 13, Olúwa ló sọ nǹkan kankan fún mi. Ó ní ọmọ, ó ní dìde. Ó ní jẹ́ kí àwọn Abiyamọ kó sunkún. Kana Mano Zada. Omeji awon abi.
2: If you no move an inch, but if you no say one move, move your radio with you.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing.
0: Amo, oni emi Oluwa fe bewo ki gbogbo abi amojoko nitori mo fe gbe awon mo dide. Mo fe sanu awon mo. Bobi, gbogbo bi ki bi to ba tin gbo mi. Aro la ni Sunday. A jo pade la aro la la go meje ni ola nkan meta ni ma pin lola. Gbogbo eyin opon te ba n gbo mi ma fun won ni bag 5 kg rice ma fun oko 100 ni ola leyin igba na gbogbo eyan yo gba oro lofe leyin igba na gbogbo eyan yo gba mantu lofe. So mantu yi emi ti
4: the voices you need at work all day every day till payday are
0: here bi oba to wa ni nice estate ni ambassador lati jo pade ibe lemi ati o ti jo foju koju ni aro la ago meje ni.
1: Listen now and turn up.
5: Follow us on social media. Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Ah, ọmọ ní fi kú ọmọ bí owó ọ fa ikú òjijì kò ní pọ mẹ jẹ fún ọládẹ ṣọọchì wa lẹẹkan sí o ní pé tó bá ti jẹ ọjọ ta tàbí ojú ore sọ pé.
5: Innovation radio has never been this exciting. This is Jordan.
0: Mo sọ fún ẹ pé mo lọ wájú.
1: From Lagos, this is
6: Jordan 105.5 FM.

0: at 081-86-85-04-04. Jeki ntu pele kan si 081-86-84.
1: This is Jordan.
0: 630-923-07. Jeki ntu pele kan si 080-630-923-07.
2: Mo pa ni ase.
0: Yes, Lord.
2: Lord go luwa ogo kan.
3: Amen.
2: Aro na ni o.
3: Ni sa.
2: Anointing to break the yoke.
3: Ni baba.
2: Anointing to break prosper.
3: Yes, sir.
2: Anointing to promote you.
3: Yes, ni baba.
2: Agomefa.
3: Ni sa.
2: Ni owo di oniri. Ni ona korodu yi. Church boss. Ni bi ologede ye. Ji agbo si ni oke lohun.
4: Anu ni mo bere.
5: Anu ni mo so.
4: Ise kekere.
6: Ọpọlọpọ tó ti ríṣẹ́ ìyanu ohun àmì lójú tó sì ṣòro ayé wọn ni wọ́n ń kéde rẹ̀ káàkiri látàrí ìsìn máni gbàgbé tó ní ìfàmì òróróyàn nínú níbi tí ìfàmì òróróyàn ti ń sọ àyàn mú ẹni dùtùtù. Ìjọ The New God's Glory Ministry ló ti ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù Anointing Service tó máa ń lágbára ni. Sunday aláṣeyọrí tí ò lábà wọ́n látàgo méje sí mọ́kànlá òwúrọ̀ darapọ̀ mọ́ wọn lákòókò ìsìn àdúrà yìí kò jẹ́rìí síṣẹ́ ìránṣẹ́ tó lágbára. Aago méje sí mọ́kànlá ni gbogbo ìsìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ti Anointing Service tó máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ gbogbo oṣù yìí kọjá kí wọ́n ròyìn ẹ̀ fún yàn nínú ìjọ The New God's Glory Ministry. Bíwọ náà bá wọ ojú ò tún sí ṣòro ayé rẹ̀ gbìyànjú ó máa darapọ̀ mọ́ wọn ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù ní plot 712 Owódì Onírin along Ìkòròdú Road Church Bus Stop Owódì Onírin Èkó lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Prophet Dr. Adeniyi M. Oni JP. Bẹ́ẹ̀ ló lè pè fún àdúrà tàbí ìtọ́ni sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-363-8914. Wòlíì Adeniyi ọmọ òní ni yóò gbé e ó sì gbà wípé agbára àjíǹde wà síbẹ̀. Anointing Service Sunday aláṣeyọrí tó lágbára.
2: Ayọ̀ ni mo mú wọlé padà fún ọ. Mo fẹ́ sọríṣiríṣi ènìyàn fún ọ. Àfiwélélẹ̀ yìí o. Oríṣi èèyàn mẹ́rin ló ń bẹ láyé. Mẹ́rin mo pè é.
3: Mẹ́rin
2: máa sọnú ẹ̀ fún ọ. Ènìyàn àkọ́kọ́.
7: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, sir, my.
2: Ewé orí igi. Kí ni mo pè é? Ẹlẹ́lẹ́ yìí. Bi ewe ba jeun gidi amadan amadan loju sugbon ojo to ma ma bole to ba re danu o le bole at any time so ri gbogbo awon eniyan bi ewe oh ta sumo yi ojo to ma pade ogun ma re ni o on long ti won ni ye o won ma re danu o ikeji lele yi o she gbo me number 2 e ka igi e ka le yadanu tategun ba de iru eniyan wo lo yi epo ga mo le yadanu
7: this na Jordan Drive now they listen to so get better information we won't give you no move an inch oh boy if you
2: je wo li awon la ma gbo ro e na beni kini mo pe won
3: e
2: ka igi ni won wọ́n ni sọ́lìdì wọ́n lè yà dànù ẹjẹ́ sọ mẹ́ta fún yín torí màá wọnú bíbélì tí màá fi bíbélì tí fún yín nọmba 3 ni egbigbo kí ni mo pè é
3: egbigbo sá
2: egbigbo ènìyàn kò sóhun tó lè sọ nípa rẹ̀ nípa ìwọ kò ní lọ o torí egbigbo ni
3: bẹẹni baba
2: o máa dìẹ mú wípé àjọ kú pọ ni ṣe gbọ mi ṣe àwọn egbigbo nìyí ẹ kì í mọ wọn tì wọn à ń fẹ gbọ bẹẹ wọn wípé ẹ jí lọ nu bíbélì fún yín torí àṣírí ni anointing ọlá máa ní agbára mo wà nínú ìwé òwe in the book of Proverbs.
3: Yes,
2: Proverbs 19 ẹgbẹ́ ọdọ winning line 1-3 yes.
3: Talaka. Tírin nínú ìwà títọ́ rẹ̀.
2: Ṣọ́ ti bábá yẹn o. Tírin nínú ìwà òtítọ́ rẹ̀. Egbigbo nìyẹn o. Ó lè jẹ́ talaka o. Ṣùgbọ́n máa rìn nínú ìwà òtítọ́ ẹ̀. Wọ́n mì kò ní mì.

0: níbi ètò alágbára tí olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀ tí wọ́n pè ní pòórá disappear nínú ìjọ great intercessory prayer ministry gbogbo ọjọ́ ẹtì friday nínú àdúrà ètò pòórá disappear máa ń sọ kẹ̀ù lẹ́kàjọ wọn tó wà ní number 7 olúgbẹ́dẹ́
1: street
0: fàbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà gbogbo ọjọ́rú wọ́n ìzé èlèṣú ó máa kan jọgbọ̀n
1: This is Jordan.
0: Níbi ètò pòórá tó máa wà ní sàlámì àpáràdìjà sàn ìsìn ọjọ́ Àìkú Sunday.

ti wọn fi le jẹyan rara aye awọn ọmọ mi ẹ jade laarin idiba tẹ aye awọn ọmọ mi ẹ jade laarin aṣeti aye awọn ọmọ mi ẹ jade nilẹ tan kiranyan lọwọ wọn si jẹta nipo wọn si lọ saarin eyan lasan afigba ta da pada sibi ti ayanmọ ẹ wa igba yẹ o to le ri igbedide wọn lọ pe.

0: àwọn ọmọ kékèké lè rí tó bá jẹ́ àwọn ọmọ tó ń tọ́jú owó ni ó lè rí ₦330 kò tó owó oúnjẹ tó ń fún wọn lójúmọ́ wọ́n dá olúwa ló ní kò dá bí sínú àkáǹtì tí wọ́n pè fún ọ 6142080872 6142080872 Jam bin last time 6142080872 Obey Daniel Olufemi Come on lafe O bati wa datan Ko wakpe mi lale In badwa for special Number to Kwi lale O no love my period No lola 0800 28 11 0800 286 122 38 0800 28 61 22 38 God bless you.
1: From Lagos, this is
2: This is Jordan 105.5
3: Station with a voice for entrepreneurs.

kọ́mi ni Emmanuel Oyekunle, mo wá láti ìlú Ekiti State nílùú Ado. Mo wà níbí ní alẹ́ àárọ̀ àná nígbà tí mo tí mo jẹ́rìí sí agbára tó lọ́n ṣe. Tẹ́ bá dẹ̀ rántí, dádì pray fún mi lánàá yẹn. But to my surprise, bá a ṣe parí program vigil yẹn, mo kàn bọ̀ sínú mọ́tò mo sùn. Mo kàn ní kí n tẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní WhatsApp. Tí màá tan WhatsApp, bí o bọ́ka sí mẹ́sẹ̀gì mi nìyẹn, ó ní ẹjọ́ pé ẹnìkan ló sẹ̀ nọ́mbà mi sí òun. Simon ta furniture.

0: ṣẹ́rú ọlọ́lá
1: ó kẹ́ láyé mi wá ó.
0: Oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi ẹ lọ gbé jẹ́. Tẹ bá kọ́ tẹ ò padà ó.
1: Máa fi ìṣàtẹ̀kùn dókè ó.
0: Ẹ wá Kristi mọ́ ní oṣó ilé mi ẹ dẹ̀yìn, àjẹ́ ilé mi.

0: ẹ kalẹ̀ ọ̀dádì. Orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni.
1: You need at work all day every day.
0: Tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ̀sán pé ká gbà pé ká ka Psalm 1, Psalm 24, ẹ̀ṣà ni ká ka Psalm 4, ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣe o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ìpè yín ò ní dira dáradá o, ẹ ṣe mo dúpẹ́ o. Because kó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí, màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti jọ́ ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣe o, ẹ ní fọmọṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣe o, ilé ológo tá à ń lé ìwà aládé bẹ́ẹ̀ o, ẹ ní déèwọ̀ ẹ̀yìn pé yóò ní dira dáadáa o. Orúkọ Jésù.
2: Mo sọ tẹ́lẹ̀.
3: I prophesy.
2: Gbogbo tí wọn náà yẹ kó ní.
3: Everything you suppose to have.
2: Tí wọn jẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ. Owó ò ní tán bẹ̀. Kí ló dé kí leléyìí? Wà rà bí àsàtà. Èdè bèsùtà. Ẹ máa kẹ́ ẹ máa miara. Ogun tí mo ń pamọ́ra.
3: The battery I'm enduring.
2: Tó ń pa mí lára.
3: That is destroying me.
2: Bí mo ṣe ń jẹ sẹ̀mọ́lẹ̀.
3: I don't stand by my feet.
2: Jábọ́lẹ̀. Èyí ń pa nǹkan mi mọ́ra.
3: Sometimes you enjoy some things.
2: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
3: And they're destroying me.
2: Wàrà dà lé kéda. Èyí ni sùtà.
3: Ó
2: ń pamọ́ra.
3: You are enduring it.
2: O le express.
3: You can express it like
2: o le express
3: it. You cannot express it.
2: O sá mọ̀ pé.
3: You just know.
2: O kàn fara dà.
3: You are enduring it.
2: Ẹlòmíì wà ń lé ọkọ.
3: There are some in
2: the omi jẹ́ ló fi ń gbé.
3: They are there with tears.
2: Ẹlòmíì ṣiṣẹ́.
3: Some are working.
2: Omi jẹ́ ló fi ń ṣe.
3: Working with tears.
2: Wọ́n fààyè gbọ́ lókè.
3: They don't allow you to talk.
2: Orogun yẹn ń pa ọ́ lára.
3: But the Baptist
2: is o dẹ̀ ń pamọ́ra. Àlá ní tẹlòmí.
3: Some people they are doing.
2: So gbàdúrà yọkàn
3: yìí. Pray this one, pray.
2: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
4: Gbàtí.